0: aláboyún.
1: Yes, Lord.
0: Obìnrin a gbọ́ ọmọ mẹ́fà, ọmọ mẹ́sàn-án a dúró sínú aláboyún láì jábọ́.
1: Kábíyèsí o.
0: Ta ló jẹ́ ṣe yín Ọlọ́run ìwọ nìkan ni? Ìwọ náà ni. Pariwo sọ wípé ìwọ.
2: Welcome to Glory Entertainment Radio. Don't touch that dial.

Olúwa tí ó lágbára ní ogun, ẹgbẹ́ orí sókè yẹn lọ, kí a sì gbé orí sókè yìí lẹ̀ fún ayé ráyé, kí ọba ògo kí ó wọlé wá, ta ni ọba ògo, Olúwa lọ.

kò pẹ̀lú ọmọ aládé mo yàn olúwa. Wọ́n ní bẹ́rù bá mọ̀ nínú àwọn ọmọ pẹ̀dá ṣùgbọ́n èmi gangan ọ̀yẹ́ ọmọ mo mọ̀ wípé ohun tí ẹ ṣe fún mi kò ṣeé ṣàkàwé kò ṣeé fẹnu ròyìn.